আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন তাজি হাকাইকি আনওয়ারিকা যাতিয়্যা ওয়া সিররি আসরারি তাজাল্লিয়াতিকাল কুদসিয়্যা মান তাফাজ্জারাত মিনহু ইয়ানাবিউল হিকামিল ইলাহিয়্যা ওয়াল মাআরিফুল লাদুনিয়্যা وعلى آله الطيبين الطاهرين وصحابته الغر الميامين ورضي الله عن شيخنا التجاني وعن جميع خلفائه وأهل طريقته مكي جولي دي غنو بنيو سنتي يالا جولي چي يننتبي صلى الله عليه وسلم جولي چي اي نيوم اكي صحابام دلو سنين فسيني kontinek yen ci histoireu sayyiduna adam alayhi salam mokay gis nen ci waxtan wi wessu histoire bi nga xamne xewna ci keur suñu mam adam alayhi salam gannaaw ba mo amé ak jaxle ci njabotam denk na njabot gi asaman lank ne atunuko mu denk njabot gi suuf lank ne atunuko mu denk ko montagne yi ñu lank ne atunuñu ko mu walbatiku denk ko nit te nit koku mako denk modi qabil ne ko kom nak yow yaay mak te ya fi kilifa dama bëgg nga tok ci njabot gi sirvayelen mu ne d'accord te ndeke boba narna ak tiay te boba suñu mam adam alayhi salam mu nga jëmon mak ba mu démé la xew xew bu reuy am kërëm té modi qabil rayna habil té ray ba dara dikté wu ko ndax musu ta xam lan modi ray shaytané mo soppli ku jëm won ko ni ñuy rayé mu yëkëti xeer door ko rakam ja mu faatu kérok suñu mam adam alayhi salam ba mu delusé amna lu ko metti lol ba taxitam joyna domam joju di habil na yonent bi sallallahu alayhi wa sallam joye won domam ju tedd ja ibrahim kérok de ba ibrahim genné aduna yonent bi sallallahu alayhi wa sallam joyna waye joy ja nak joy ga andul ak yikkat joy ga andul ak yuxu rongañam mo don sotte ku ci beutam di dal ci deñam pour wone ni ki fi joge soppu nako motax bu fi bu nit genné aduna lañu bëgg nga joyé koko modi sa rongoñ touru waye nak yuxo daanok yépp ñak teggin la rek bokul ci l'islam motax ci waxtan wi wessu wax nañ len li suñu mam adam bind mudi marsiya bu am solo ki ñuy wax ya arab ibn qahtan di kilifa gu makki arabiy moko traduire def ko way ndax mu ko bindon ci langue suryaniya wax nañ ni suñu mam adam momu suñu mam hawa feluwon nako wax ko ne ko da'ish shakwa faqad halaka jami'a bi mawtin laysa bithamani rabihi wa ma yughni albukaa 'anil bawaki idha mal mar'u ghayyaba fi ad-darihi fa abki an-nafsa wanzil 'an hawaha falasta mukhalladan ba'da ad-dhabihi muneko sang bi bayil joy nakh ki ngay joy dem na te dotul dik mané ko té ma ngi lay yégal ni joy dotul mëna jëriñ nit ki mukk ndax faduna ci bammel dotul delusi xana kay alakhirah rek mu né ko ki jaré joy kay moy bakkan